0: ojo yen ni won ti plan ko won ma gbe mi lo si yagun ku lori oro 5 million ti mo je eyan kan won ti plan olohun wa lo adc to the governor of Oyo state
1: adc to the governor of Oyo state
0: iwa o kon wa si station yen ni mi de se ma lo station yen o wa wa lo wa dpo wa ni koko wa gbo nkan to sele o sa wa mo sa salaye fun lo wa get to know pe o mo egbon mi all of a sudden lo de pe egbon mi yen iyen de wa la america o wa ni kon da ejo yen duro di ohun
1: ha
0: I pe ohun ma fun won ni owo yen
1: ha
0: olodun de ba mi se o san gbogbo owo yen without stress owo yen lo de je major one to tin fun mi ni blood pressure
1: ninu kini
0: ninu popo 50 million owo yen lo eat me ju to tun eat that me
1: ha
0: because true that me mo fi gba owo yen lowo eni yen so o ti fun daddy mi ni blood pressure o ti fun mi blood pressure o ti fun mommy but everybody sa n gbadura lori oro owo yen ko to adi pe olodun gbe eni yen dide ti owo yen bi 5 million bi je season
1: o san 5 million
0: o san 5 million ninu gbogbo owo yen
1: eyin omo pe nbo nbe o
0: emi mo pe adc mi ba mi se mo adc yen ri
1: amen mana bi ti o gbe oro egba to ba ku iseju kan ki to ni yeye ogbe lara re to ba ku iseju kan ki won ni ko tan bi re kan si ami daada olorun ojiji yo yo si o mo ni ki olorun ojiji ko yo si o ki emi mi mo ko bi owo yo gbe onija loruko baba ti omo ati ti emi mi mo na inti an pe na angeli nu ni oda enikan yin won tun bere lamba ni iro ni iro na la da ko adc abi se adc se ko si laye ni iro gbogbo nkan lamba ni gbogbo nkan lodo ti enikan ni kini je lamba awon iko kuko ti mo ko na ni pe iro ni won ko won ni atun ko ni isin ah iwo to ba gbagbo pe olohun si to le angeli si o foke ni gba merin just kan foke lasan foke foke eyin omo olohun o ija ti wa ki se tara se ri ni ola ola wednesday awon ti oba jo iwa won wa ba mi nti o ti enikan ni wa woli e mo ti fun mi lana yin ti won e mo ti fun mi lomi 77 bo lohun ba jo wa nbe bo ma fun a o ti o se in si fa won eyan bi 3000 ni anointing won lo la lagbara olohun boya lara won ta ba jo se prayer na la jo se mo ti so pe adua meji ni si meta adua lakoko awon ti ko lo a fe gba 24 hours to ba se ri je ajo dan o oyibo le daku elekeji a fe gba adua fun nigeria yi o di meji eleketa o se se ki gba adua feyin gan emi gbagbo padua gba titi do engineer next eje ntun gbo mi je ntun gbo mi boya angeli wa bi o si next
2: oruko mi ni nafiu rukayat
1: nafiu
2: rukayat
1: nice
2: mo dupe fun olorun ba pe igba to di october 1 oko mi eyan kan fe ra moto fun oko mi so ngba ti mo wa wa si bi bayi baba mi se pe nkan ti a ba fe ki olorun se fun wa ko to di next year mo wa gbadura pe ki moto oko mi ko jade igba to di ni october 2 ojo keji jo yen ni osan toko mi se pe mi niyan pe oga awon to fe ra moto fa awon pe o ti ra fa awon moto 41 million Volvo ni so to ra awon tipa ni
1: Volvo ni
2: Volvo moto tipa
1: awon truck ni
2: ben
1: wewo o ni o
2: so igba to di Wednesday to lo only a lo si bibe ti won se royin oga yen pe oga yen buru to ba ti de bibe ko sa kunle sile mo se gbe ororo niyan
1: ti mo se
2: anointing oil so oko mi na lati 22 yen lo na tin lo anointing oil tori won ki n gba ki yen ka wa si church tele tele won ma so pe
1: a gbo pe won ra moto fun won wa fi yin le
2: no igba ti ko to di pe won fe ra moto fun won leni yen ti so fun o ti promise won ti pe ti pe so bi ki won de bibe ko so pe ke se won mo fe gbe fun elomi ma gbe fun o sa hun igba to wa ti mo se fun won ni anointing oil niyan pẹlu ta ba tin lo Jesus ti won ma ran mi lomi won e kin fe gbo gbogbo nkan ba yen tele tele so o ngan won ma ji mi pe ah se lo seun seun yin ni o lo baba re ni gba gbowo moto o ma fun mi lowo moto won won ji mi ni daji nko ya tete mo lo
1: ori odo baba re
2: ori sodo bibe so won e kin fe gbo tele tele sugbon nisin yi mo dupe fun olorun. ọ̀gá wọn yẹn ó sì sọ fún wọn pé kí wọ́n mọ gbé mọ́tò yẹn lọ 41 million ni wọ́n rà fún wọn nígbẹ́ kí wọ́n mọ dáwó padà.
1: Díẹ̀ díẹ̀.
2: Òun gan ló pè mí pé kí n bóun ṣe testimony rẹ̀, àwọn ni ó sẹ́ǹdì ẹ̀ sí mi ní ìsìnyìí pé kí n báwọn ṣe testimony
1: rẹ̀. Bóyá lọ bá ń ṣe testimony rẹ̀ ọkọ yín ti gbọ́ ń pẹ́ ẹni mo fẹ́ rọkọ yín Sunday náà wú ẹ̀ bó ṣe jókòó. Ṣé rí bẹ́ẹ̀ ṣe kígbe mọ́ dìde? Wà á kàn lanu wà á pe bàbá ebi bàbá ẹ̀ ni. Bàbá mi. Ìwọ ni bàbá mi. Yẹn olùrànlọ́wọ́ tì mí. Ẹ jẹ́ wọ àwọn tí a lè sọ̀rọ̀ náà yín méjèèjì. Bàbá mi ni o. Bàbá mi. Ìwọ ló ní kẹ̀kẹ́ iná. Ọlọ́run yẹn olùrànlọ́wọ́ tì mí. Jésù Olúwa wa. Ẹgbẹ́ ọwọ́ yẹn lórí. Bàtí bàbá yẹn ní ẹ pariwo pé Jésù sàánú fún mi. Bàbá tó wà sùn síkejì èmi náà kígbe bàbá sàánú mi. Hallelujah. Bí mo ṣe kígbe nìyẹn. So àṣẹ bàbá kan ń wò mí. Bí mo ṣe wá sin bàbá yẹn lọ, ọkàn kọ lẹ́tà sí mi ni. Ó ní mo ti fún yín 100,000 kẹ́ ẹ lọ fi kíyàwó yín ó fi bá yín ṣe bẹ̀. Èmi ni ń bá wí ń mọ̀ pé wọ́n ń wò mí. Wọ́n ní mò ń wò yín ní ìsìn. Wọ́n kàn sẹ́ndì ẹ̀ mo kàn rí text message. Mo ní bàbá inú sáfíìsì mo wá o. Mo ní sùgbọ́n èyí náà dáa. Ìwọ náà ẹ máa sẹ́ndì ẹ̀ sí o. Ọkàn ṣe ń pè lé sẹ́ndì ẹ̀ tán ni. Ń lọ wá sẹ́ndì 100 kí wọ́n fi bá ń ṣebẹ̀. Ọbẹ̀ tí ń jẹ tán ní ìsìn ni kí n lè 100 sí. Ṣẹ́rí bí mo ṣe rí owó yẹn, mo kàn wò báyìí pé àpẹẹrẹ lèyí o. Ẹ̀yin mẹ́wàá kan bẹ́ẹ̀ ń bì kí lè ẹ jẹ́ ìrù tẹ́ǹtì ẹ̀ ẹ̀yin 100 bẹ́ẹ̀ ń bì kí lè ò tó sú. Àlá tí ó dùn lórí fóònù. Ó di àṣẹ. Nice! Bí wọ́n ṣe gbé sí mi etí ìparí ọ̀rọ̀ yẹn, mo sì gbọ́ létí mi, ẹ̀yin 100 kan mú 1,000 pé bàbá jẹ́ ń gbà láti kò tó dalẹ̀. Tọ́ bá nígbàgbọ́ àti ọba mọ̀ pé ò ní sẹ́ndì testimony sí mi mọ̀ wulẹ̀ ṣe. Kàn rọra dáadáa mẹ́wàá tàbọ̀ rẹ tó ọmọ dákò sí mọ́ lọ. Ẹ̀yin tí ẹ bá gbàgbọ́ mo gbọ́ 100. Níbi mo ti mọ̀ wàásù lọ ní ọjọ́ yẹn ni bàbá yẹn ti sẹ́ndì 100 lórí pẹ́pẹ́ mo wà. Tó ní kí wọ́n fi 100 bá mi ṣe bẹ̀. Bọ̀ ní ìlú fi 100,000 ṣe bẹ̀ o. Ẹnìkan ni àṣẹ bí you are a big man. Are you not a big man too? Kí n sáré kó 100 kí n fi ṣe bẹ̀. Irú ọbẹ̀ wo wọ́n fẹ́ jẹ, so dídí màálù wọ́n fẹ́ bá ń pa ni. Náà ẹ̀yin àyànfẹ́ ẹ jẹ́ ń gbọ́rọ̀ ọmọbìnrin tán à ń lọ church. Ẹ̀yin 100 yẹn tẹ́ ẹ bá tó opportunity ẹ̀ tún pàdé mi lórí Facebook. Ẹ mú anointing ọyìn, ẹ wá bá mi mú igi ìsáná kan lọ́wọ́ sí. Ẹnìkan ní igi ìsáná, a ti igi ìsáná yẹn bọ inú anointing ọyìn láàárọ̀ yìí ni o. Láàárọ̀ yìí lórí Facebook, TikTok àti YouTube kí n tó bọ́ sínú àdúrà 6:30 láàárọ̀ and títí wọ 7:30 ni. Mi nígbò mi náà ṣàhálà. Ẹ jẹ́ sísá yóò parí ọ̀rọ̀. Mo náwó sí bá ń gbé kàn yẹn, bá ń gbé lọ truck yẹn sí. Mọ̀ ń bọ̀, mo náwó sí fún ọkọ yín, kò ní jáàmù lọ́wọ́ ẹ̀. Lásìkò tó bá ti bẹ̀rẹ̀ sí fi ṣiṣẹ́ ẹ̀ ní mọ ibi mọ́. Ó dàṣẹ. Yes.
2: Ìgbà tí ń agbédé ní ọjọ́ Thursday, so ìgbà tó jẹ ọjọ́ Saturday, omi 7-7 yẹn àti holy communion. Mo wá dà sí fúnra wọn, wọn wá ní òun ni màá kọ́kọ́ fi fọ mọ́tò yẹn nù. Òun náà ló dẹ̀ kọ́kọ́ fi lọ fọ nù. So ìjọ Monday yìí ni mọ́tò yẹn ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ iṣẹ́.
1: Ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti níjẹta.
2: Bẹ́ẹ̀ni.
1: Yóò mọ mú wá o.
2: Àmì Jésù.
1: Ẹ̀yin go change it, ẹ sanra wa.
2: Àmì.
1: Nice! Ẹ̀yin ọmọ Ọlọ́run, ó tún kù, but ẹ jẹ́ máa lọ ń bi tá a bá dé. Ẹ já lọ church, tẹ́ẹ̀ lá pàdé. Àwọn ènìyàn 100 yẹn dà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ nídà mẹ́wàá àtọrẹ, ẹ̀sán, but káwọn 100 yẹn mọ̀ ìrúbọ 1,000 kò lè dá ọ pa. Account number church mo fẹ́ fún yín. 1966 36 38 73 1966 36 38 73 Access Bank ni bank Comfort Life Mission International ni ó gbé jáde. And bí yàn bá wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International yen o gbe jade First Bank wa niyan kan ti e try eyin te se ri kan try ore olohun je ngba lati ko to dale emi olohun lo ni ki nso be and gbogbo eyin omo olohun ti won bi loni de wa kunle ki n to so ese bibeli ta fe ka te ba nbo black and white to ba ni black and white won to ba ni 24 hour biri biri la fi se fun 24 hour ah ni jeun mo je mo laaro yi mummy e join wa ka won ti baba mi ologo ajo bo se enikan ni bible wo la fe ka ke to gbadua fa won to nse birthday atoni wedding anniversary iwe psalm 125 eja akade 130 psalm 125 o sei la pari psalm 125 titi was psalm 130 gbogbo eyan omo lohun ti won bi loni oye wa kunle mo nowo mi soke aye to daju laye oni ki olohun ko di egbe lati se lo to mark birthday re lato ni lo te mark wedding anniversary yin ki dunu ko mo subu lu ayo e o serere dupe po to remi o dupe o mo kan fi gbogbo eje cake elomi o mo so nje kaaka ki koni ran ti eleda re wi nkan se ka tun fowo re polowo se olohun ayo ni eyin na da si pelu account number yen gbogbo eyan omo olohun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 E send the message in ire atanu ko bayin. God bless you.
3: In a land of broadcasting and a time of declining family values, the destiny of great radio rests on the shoulders of Super FM.
4: Okole, eri gbe yo bere, CIA UA Super 88.1 FM. Awa ma bere yo.
5: Dawe wanu wo na pe nu e
6: ya fun we super 88.1 FM e yubo kan e